ọ̀ràn ni ó forí ara rẹ̀ gbé torí olúwa làwa bá dúró mọ̀mọ́ dìde wá mọ̀ tàka níbi ó dúró sí gbogbo èrò tí wọ́n ń gbà lórí mi lọ́sẹ̀ yìí gbogbo èrò tí wọ́n ń gbà lórí ọmọ mi lọ́sẹ̀ yìí gbogbo èrò tí wọ́n ń gbà lórí iṣẹ́ mi lọ́sẹ̀ yìí wà ní báyìí lolúwa wí olúwa tú wọn ká olúwa bàjẹ́ olúwa jádàn bàjẹ́ bàjẹ́ bàjẹ́ in the name of Jesus Christ ó gbé yí ọmọ náà dìde níbi tó bá wà kọjú sí ìlà oòrùn wà kígbe ó gbé yín tẹ́ ń gbé lọ́nà bí tẹ́ ń finú bá